Gɔme dzi tẽkpɔ dɔtɔ, tẽkpɔ xɔmetɔ ayi mi nɔ blu be nyi tovu aɖe ŋu dze ŋuti lia yiɔ. Gegege mi tɔ mi nɔ sɔ tẽkpɔ ene mɔ, tẽkpɔ vo ɖe, be nɔ sɔ kpe ɖe ɖi tẽkpɔ eye nɔ blu ɖo xɔme ɖe ŋua mɔ mi nɔ fe do. Ɖo ɖe ɖe tim bɔ asɔme eye mi nɔ. Be asɔme ene yɔ ewɔ nɔ blu tẽkpɔ ɖe mi nɔ ayi tɔ ɖe asɔme ɖe vo xoe. Akpa ene xoe yɔ esi tɔ ɖo megege dzi. Be ne azɔ atɔ ɖo ŋgo gã dzi. Bɔ eye tovua yi nɔ blu tɛntɛmɛ ne le yɔ. Ewa sɔtɔ lo mɔ si kɔ lo mɔ mɔ ayɛ ntɛmɛtɛmɛ ne le bihui bɔ etu ɖɔme dzi. Eɖe dzi do fi mɔ kɔtɔ wo. Eka wa dɔ yɔ eno atsi ɖe na tsi gbɔ ye. Eka atsi ɖe na tsi gbɔ ye yɔnu ofi ne le yɔ. Ne wa yi dekɔ nɔ gbɛ. Fi ye koe fi le nu kpo lobo no wa sɔ gã dzi bɔ mi tu. Bɔ mi hɛ mi sɔ kɛni ɖɔ eyo eye eyi ahɔgbe mɔ kɔtɔ di ɖo tɛkpɔ mɔ dali yɔ. Mi hɛ mi na sɔ ogulɔni bo ɖɔme dzi mi na ɖo nukunu wɔ fi ne yɔ ene wa gɔn ma di nɛ. Akpa ene xoe yɔ ni nɔmetɔ ena gbɔn fo dze wɔ esi. Ɖo fla vo xoe nu ye eye gɔn titin ene yɔ. Me ɖe si ɖe. Lobo ye dele yi xɔ tɔtɔ. Bo ne wa sɔ sɔ eye ya. Bo ye dele yɔ o tɛkpɔ ene kana kpa o nɔvitɔ ene lɛ. Hun mi na mo ɖɔme dzi awa kame ku ɖa wa nu o vi ene yɔ. Ɖe na si bi ɔgbɛtɔ me gbɔ yɔ. Ena sɔ si bi ɔgbɛtɔ me mɔkɔtɔ hã. Lekpɔn ena wa ni afi na yi etɔ. Nu le le bihui yɔ asɔte ka yi fitɔ finɔ tɔ. Mi fitɔ finɔ wa ɖo na si ku tɛkpɔ lo na tu ɖɔme dzi. Neka gbɛ bɔ nutsi mɔ. Fitse kɔnɔ wa sɔ si. Asɔ ena wa yɔ xlɛ ɖɔme dzi mi xɛ mi na ɖo nukunu si. Bɔnu ka wa tsi mɔ. Gbɛ mi na gbɛ a. Mi ɖo na ɖa kɔnkɔn kpa. Mo yi gbe na. Ɖo mu ɖɔme dzi. Vlavo ena yɔ ya. Woyɔ nu ebi yɔ ɖɔme dzi. Gã kuku xo nu yɛ o. Gã na xo ni nugbɔ olobo nu ena yi yɔ. Mi na yi do mɔ dzi. Ɖo nu ɖe si gama xo wa. Toro mi tɔ mi ma tu ɖɔme dzi nu kun nɔ dze wa. Gãtɔ wa ena xoxoe. Tsi wɔ mi na si ku tɛkpɔ lo yi gbe na. Ɖo gbɛ yɔ. Eɖo kpa mɔ kpo wɔn eɖo ali ɖe nu. Bɔ mɛ tu lɛ yɔ yi tɛlɛ tu. Hun fi ne yɔ. Ne mi si wa gbɛ lo o. Xoxo wɛ wɛ ɖe ni. Wo na si ku tɛkpɔ lo nɔ kpɔ xɛ bo nu li kpɔ ni ma yi etɔ wo. Sɔ alɔ do nu dzi bo yi ɖe xlɛ wɔ yi ɖɔme dzi. Eɖe su tu lɔ mi nɔ wa sɔ mi ɖe su fi tɔ fi nɔ mi tu lɔ fi ne nɔ wa sɔ bɔ. Nuka tsi mɔ yɔ. Tɔntɔntɔn mi ɖo na tu. Ɖe mi na nɔgbɔ ye. O fi tɔ fi nɔ eyi mi ɖe su mi ɖe ali ɖe nu. Bɛ yi nɔ fi ma kpe wo ɖo kun ɖe ma yi tɔn alɛ si ko ɖo mi ɖe wɔ tso na dze me yi ɖo lɛ si akpa koe wɔ yi ɖɔ yi tɛ. Mi tu lɔ fi mi tɔn eyi wa sɔ yi wa tɔn ekpo ɖe wo kpe ɖe lo eka kpo ɖe wo tso wɔ eyi ɖɔ o nu yi esa me le yɔ. Mɛ yi nɔ wa sɔ kpo mɛ nɔ wa sɔ kpo ame yi nɔ tɛkpɔ lo nɔ to gã kpe ɖe yɔ. Bi hui yɔ nɔ si hui nu mɔ nkɔtɔ bɛ nɔ kpa yi yɔ eyi bɛ kpe ya eyi ka yi lo ma kpe ya yɔ. Kuitɔ fi nɔ eya yi ye o vɛ eya mɔ kan ne mɛ kan eya fa ye. Akpɔ do kan ɖe avã o vɛ eya mɔ ye. O hoe ya ho gan ne mɛ nu asa ye asɔ eya wa ye. Nuɖukɔ to ehoe mɔ nkɔtɔ nu adɛ atɔ lo san to fi mɔ nkɔtɔ ta mɛ bɔ nudo atsi mɔ. Akpɔ do ene wu bo na ɖɔme dzi. Emi na zuvi wɛ ya. Emi na ɖebi si lãtɔ mɛ wɛ ya. Asi kpɔ do ene wu bo ɖebi si lãtɔ mɛ hã. Ɖo nu ɖe bu ɖe bo nu eblo bo nu ɖɔme dzi ezɔ trele bo nu egɔ yi ma dze gbe ɖe akpa ene xoe yɔ. Aɖo na tɛkpɔ lo na bi ɔkui ɖe mɛ. Bo na tu ɖe ana wa nugbɔ ye. Bo na tu ɖe ana ɖɔ xogbɔ ye. Bo na tu ɖe ana lɛ blo onugbɔ ye. Vie ne yɔ ete ka zɔ bɔ ewa tsi ŋgbe. Kpe ɖe so wa xɛ ɔna kan bi ɔkui ɖe tãtãtãtã si. Azɔte ka hwe ɖe so nɔtɔ hwe nu fi mɔ kɔtɔ karo o asɔ mɛ yi wɔ ye. Akɔn yi ɖi sa. Bo ne kandu yɔ mɛ si ɖɔme dzi fi tsi yɔ. Akpate xoe ka vɔ da ɖi. Akpate xoe kɔnɔ wa sɔ ɖi yɔ. Aka yi kpɔ nu mɔ kɔtɔ hã. Abi eye ate kpɔ lu xɔ alia nu. Ekun kpla ɖɔme dzi fi ne asɔ mɛ tɛmɛtɛmɛ ne lɛ nu kpo lo tɔa wodo kɔ ni bɔ zãzã kɔ yɔ. Enɔ dze fɛmɛ ni asɔ lɛ bi gbe. Bɛ si tɛ ni gbe kasɔ dze eya xɔ zãgbe yɔ. Eko vɔa. Eyi ɖɔme dzi azɔ mɔ kɔtɔ ama kpe bo wa yɔ. Àwọn tó nọmẹ dzi fìyẹ sí kẹfí flẹ nu kọtọ lo emi gan. Eyo asọ yi ni wà pé o lobo wà nùgbó dìde dze xagbọn ye. Bọ eni yọ idọnu idọfi to yọ. Eyo asọ tọ́ ma tẹ yín asọ bó mẹlẹ ti gan dzi yàyọ. Ekọ́nà gbẹ tẹ́kpọ́ pẹ́ ɖi ra kpa eni yọ xoyọ. Àwọn tó nọmẹ dzi eni yọ wa yi. Eni yọ wa yi bọ fìyẹ ma sọ àti yàyọ. Òfẹ́ yà mọ ni wà zọ̀ bọ fìyẹ ní náà yin sun tí nu ìwé bí ìwé nu wa. Fìyẹ ní náà yin sun tí nu ìwé bí ìwé nu wa. Fìyẹ ní náà yin dọmẹ dzi o nɔvitɔ le lɛ yɔ yebi din o xɔtɔtɔ le din bɔ ye kɛrɛ dzi katsi o gudoa ene le bihui ana tu ɖe ana bi yɔ o xɔ ɖe mɛ gbɔ ye bo na tu ɖe ana ɖe xɔnu o fi mɔ nkɔtɔ gbɔ ye bo kana tu ɖe ana wɔ ayi ne gbɔ ye. Iyi ezamɛ yi bo di hã mayi o nukɔtɔ ɖi ne
因为卡多哦，嘛订婚多啊，好贵的都那订了，回面因费多费闹心，把那说说费么搞当输了，你不订不就，不然话说路大路没人，你不被那通路没挤，嗯，结婚了结婚送不，哎，那结，一看讲结哦，蛮贵，多几件结住啊，哎嘛结多干零几呢，啊快点回哦，啊那落户呢。nó viết trong đi đi vô tin rồi bảo yết đấy rồi ít quyết bút đi à hắn là số con đều na rồi mình chỉ bố con mày lấy ít đi xuống mang cái tin này chú con nó vào số xin mà cái in rồi mình chỉ liều ấy liều ấy bảo huy ơi này huy huy mà xin nó phi tôi mà em mua vì ở ít bé lính con để coi in được hoàn toàn toàn đi lấy đi bảo ấy mà gom mà đi ông em đã về ông đi đã đi đi đã đi đến ông em đã về ông đi đã đi đến đồ phi mông có tông anh tu nó mình chỉ lính con này hay là tông nde wa nu fito yi tan tan tan e si wa dan so wa ni si wa don nde ni wa ni e te ka so le ku de su meti on ni do ale ko alo nu nu mo ko ton bo do me ji fi de kun ti o hun mi ro na te kon bo wi li te me ro dan ba jo no do po ro po o mi ton bo yi me yi me lo yi nu yen to da li de a li de nu do nu plan me si a li le yo ke ge ge ge yi ton ko ro plan nu mi do be ji e ti mo mi ro na bi o mi de me we bo na tun do be ji alo di tewe mi kasi zebo do du mon koto na be kpa do pro po mi ton mi do na tenkon lubo na ton hon ene yon e kompla vie yin vi bo yi tele ye yi tenkon bo tenkon ene yon ye tele yi bo man do du de ji a ye ti yon akpa kwe defo yi mi na ken do wen do benji du de ji yon e fi yon do ne nung bo we o bweto keke keke de tin bo kwe nwe me o kodo e ti yon kwe do yi te yi tenkon yon o vito fino de kula iso ika kabona no yeku doa. Ekwe diyon, mi kaso tenkpon dibu. Besin tenkpon do koton wea. Wai, lisi meton wea. Kakabwa ikpon eja la voton wea. Lisi meton mitun wa uwe sin. E yin bepe siye rufine. E yin bako rufine. Ekpon wire le biyo, peto keke kekere. Woy yin vito vino. Mwakwe nou ete da some yiwe yo. Mende no yeku do somo. Bura menji a fi che ho ingbe tenpon me ndo na ple so yi de mo gbon mi de e ho me din yo me de no iku do mo ha din mi mo menji tenpon nu konton le yo fi to fi no ya ke ke ke ke ton e na pla fi e ton a so me me de pla wa so me ku do bo ndo menji nu wa be yo chu ina ai hu igbe e je ho me na le a pla me de tin bo e pla wa ya no fi ne ka ka ka ka ka bo fi yo na ton hu me wena kulese ikwigbe bule kple wa bule no fine kaka bena ton o hwile ko wena kulese ikwigbe me de di bo yi tele o yi kple wa ye ano fine kaka bo fio ton itan dalo itome wono ele dan dudu obi kwi o be do o moto me ya keke ji e hen do a fi ran duene bi do fine bo ina le no fine bo ko ta fe he kaka kaka ba so e hen na wa do fi mon koton wo do me ji e o ma di kesi o me e o le chile me o e no wa komi mara me ji e gbe za me tion fito fino keke keke de bo kamo koto hondo file wo enu bo fa to yi bo no ko kan le bi hu inu tenpon teme teme ne le bo mi mo bo asogbe mi ton le keke keke pro tutu me mi ton pa keke iba to nu mo koto lo mo ro meji fito fino le konsono no sonu vi e ton le o e ne aka no sonu fi ne o bo fi ne o edo o du de jio ne edo ne e ka du de jio ero vivi nu mere mere si ma do tin do meji besin bi be me o a papa ene no so fito fino ke ke ke ton no do benji e fi che dio lewe na bloni na tempo lo bona ne awa jije ene le o ke ke ke ton era ho fe nu e reno na fi be lo ka do ene era ho nu fi be on ko ton le ke ke ke ton e o fe nu ene o e ho do o apa de vu ku yo e ro mi na pla fi ene le bo ìdá ní sá bó ìpọ́n tẹ̀mẹ̀ tẹ̀mẹ̀ tẹ̀mẹ̀ tẹ̀mẹ̀ èrò tó ọmọ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ dìbò ìdádọ́ èrò dín ìwé dín dìyàn nù ẹ̀yìn bó tó ọmọ ìdá ìpọ́n bẹ́yìn àtsọ́ nù tẹ̀mẹ̀ tẹ̀mẹ̀ nílẹ̀ kọ́kọ́rọ́kọ́ ẹ̀yà mẹ́ àyí tó dé fò mẹ́ bóra ìpọ́n mọ́ nù ilẹ̀ bí kúyọ ìnà sọ́dọ̀ tè é ká sọ́dọ̀ tè yọ ayọ ní ká nọ wúrà pa ẹni ẹ̀ lómìnà bọ́dọ̀ méjì é tì mọ́ dìyàn ìtọ́ fi náà kèké náà tí ń bọ̀ tẹ́yìn mẹ́mí náà ibẹ̀ yà gòrò jí ẹni dìyàn ìran yìí pọ̀ sí ìran hovi lẹ́ pẹ́lẹ́ àbí tuntun ẹ̀dẹ̀ náà dọ́mẹ́jì mi ló file file file file báwẹ̀ bọ́ ìran sì kú tẹ́pọ̀n lò yí sẹ́nukú ló tó pọ̀ nùmọ̀ kọ́tọ́ náà bó náà jà wá bọ́ ìran tẹ́pọ̀n lò tún sọ́nù fìmọ̀ kọ́tọ́ lẹ́nu àsọ tẹ́mẹtẹ́mẹ ẹ̀ nílẹ̀ ẹ̀ wáyé n
nùwẹ́yìn bónú jẹnu gbósí bẹ́ẹ̀ náà wà ti jẹnu mẹ́rin mẹ́rin náà tìǹ ló na dọ́ méjì ó húta ẹni dìyàn ẹ̀hẹ́yàn ìnáyì bọ́n fi yìnyẹn lẹ́yọ ìnáyì jàwá ha yìí fi dédé tìǹ ló ló húta mi tán èmi náà yìí ẹni yàn bọ́n àjẹ́ tẹ̀ tẹ́mẹtẹ́mẹ lẹ́ dì yàn sá xɔnu fi yìnyẹn lẹ́ bó yìí fi yìnyẹn lẹ́ ìnáyì jàwá bó da yìí dá yìí bó da yìí hàn dèjúrò yìí gbẹ́ inú gbó ló na tó lọ́mẹ́jì ẹn azɔ yẹn mi tẹ́ fún ọlọ́wà nù sùn tẹ́nà sí lè di èmi dùwẹ̀ mẹ́rin mẹ́rin dì gbẹ́ dẹ̀lẹ́ náà pé àwàjẹ́ tẹ̀mọ̀ nkọ́tọ́ lẹ́ bó yà lọ́wọ́ ìka yìí húta húta yẹn náà yìí hù ìgbé yọ lọ́nà jẹ́rọ húta tẹ́mẹtẹ́mẹ lẹ́ yọ mi lè sùn mi má ka sọ dẹ́ẹ́nẹ̀ mẹ́kọ́ni ká do ìnú à bọ́ mi dó kóde wò náà dọ́ọ̀nù débò ẹ̀mí dó bó náà dúwọ́ àwàjí jẹ́ débò ẹ̀mí dúwọ́ fí ẹ̀mí náà blóòdùmọ̀ kọ́tọ́ ndíyà ayíká má kó vlẹ̀ vlavo bó ń dọ́mẹ́ jí vie nílẹ̀ ẹjọ́ yìí tó ìdókpó náà àbí yìí mẹ́kó kúlà yìí lẹ́kpọ́n mẹ́kó tán yìí má ká yẹn lẹ́kpọ́n pẹ̀vì àyè lẹ́kpọ́n ká jẹ́ tẹ̀yẹ́ yé gègé náà dọ́mẹ́ jí ẹn nù ló jíjẹ ro dodo ọmọ ìtàn mi náà yí kpọ́nẹ nkẹ́ ọ ẹ náà jẹrà pa mọ̀ nkọ́tọ́ fún yọ nùwẹ́ yìí bọ̀mí hẹ́ mi sọ ayé mi tán déjì fi tọ́ fi náà wó dọ́mẹ́ jí ìfìlẹ́ ní dínú bó dìde mi bá gbẹ̀yẹ nẹ ìfìlẹ́ ká dìde mi bá gbẹ̀yẹ yọ ẹ wà jíjẹ yìí nà jẹ́ yọ bà tẹ́mẹ́ mi ká sọ do pé yọnu fi mọ̀ nkọ́tọ́ lẹ́ bó máa dín gbé à nùwẹ́ yìí oo hui lɔmɛ ne ablo nugbo bɛ vivi nɛ hui devo idzawoe yɔ de anugbɔ hui lɔmɛ yɔ edi ma na nugbɔ no hui devo de idzawoe yɔ alo de ma sɔ zɛa tsi ne akana blo gbɛ wene lɛ bi yɔ no ni kpɔn wɛ yin tantantan ne na ko lɔmɛ dzi ile wɛ mi na blo nu fi ne bo ko blo ni bɛ ko mɛ bɛ tu lɔmɛ dzi emi ite kpɔn mo nkɔtɔ luli dzi ɔnɔ ti yɔ eno na nde nde mi ba blo mɔ bɛ kala ya blo o hui na blo dze tontɔn bo ayi te kpɔn devo bonu gan yi ne mɛ yɔ ali yɔ kóe do la kɔsi ali nu ba ma kpe olo blu ayi yɔ ete yɔ hɛn yɔ ena dɔn afi mɔ nkɔtɔ si o gbɛzɔmɛ nua yi mɔ mi do na kan bi yɔ mi de do mi sɔ nde bolo na blu mi na kpɔn sɔ idza awi dɔ mi di mi ka si kpe o ka bublu sɔ iya dzi fi ne hɛn na dɔ mi dzi a vlavo nɔtsi yɔ abi tɔtsi yɔ eda edze agɔ dzodo o tse dzi wɛ vlavo ayi eye su de ma sana to dɔ mi dzi kɔ yɔ ewɛ siɛ vlavo ayi to fi lɛ mi ma mɔ dɔ mi dzi ayi tɔn gegegege yɔ yinɔmɔdɔ o gbɛtɔ subo yi mɛ xɔkpo ŋu ayɔrɔ ɖokɔɛ lo akpɔn gegegege fi mi tɔn lɛ sinu ɔ lina dɔ mɛ dzi emi su boɖokɔɛ pɛpɛ aɖe xɔ abi mi su boɖokɔɛ o mama aɖe xɔ ayi tɔn esu ɔ yɔrɔ ɖokɔɛ bɛ xɔfɔɛ esrɔ tu yɛrɛ mɛ dzi azɔ wɛ tɔkpo fi tɔkpo fi tɔkpo fi nɔkpo yɛ va kan bo wa tso bɔ mi lɛ doro nu mɔdu bɔ nu esi ŋutɔ mi do ɛnɔ fɔ da si nu mi yɔ ye gege srɔ tu mɔ vidi ma ka tu mɔ bo ŋdɔ mɛ dzi akokplɔɛ wovi ɖokpo yi langa bɛ ka ya bana kan wovi ɔkpɛ de ni wɛ yɔ deka tsi gbɔ ni eyo akplɔɛ ni nɛ bɛ ka glo bɛ ba bikpo ne kana tsi gbɔ nufi mɔ nkɔtɔ leni tɛ kana do tutue nune lɛ bi fiyɔ eyi nu bo nu gbɛtɔ eyi mi yɔ mi sɔ nu de bolo na wa wɛ yɔ mina nɔli kpɔn kpɛ de vi lɛ mi ka nya kpla sɔ fi de bu wɔ ne mi ka blo gbɔ bo ŋdɔ mɛ dzi mi ba dza o fi tɛgbɛ lo le ayi fɔn fi o lo mi se do to mɛ fi bo ka mɔ bɔ fi di nugbo mɛ bɔ adi dze o dze wɛ nugbo bɔ ebi yɔ kɔɛ fi tɔ fi nɔ bo dɔ mɛ dzi ebi dɔ na tɛ kpɔn lo na to nde nu eyi lɔdɔ o organisation fɛti tɔn de nugbo bɔ ekple de nugbo yeyi tan tɔn mɔ bɔ kple kple ye yɔ ɛdɔ mɛ dzi o kafɔ kple nu wa ne mi lɔdɔ picnic ne yɔ yɛdɛ yi kuta lo yi blo ye gɛlɛ yɔ hui tɔn sɔ hui alo pɛpɛpɛ do kplɔ o eko do o bepesi yɔ si awa jijɛ mɛ o ye dɛ de hui yɔ sɔ hui a pɛpɛpɛ tso hui yɔ k'alɛ hui si do egbedi mi sɔ fi mi tɔn lɛ yɔ o hui nu ye azɔmɛ xoxo yɔ eno do hui afɔtɔn hui dede nu tso na do o sepe mi tɔn yɛ lɔ amɔ di tɔn eye o hui tɛnɛvi dudu yɛ hui ovi dudu yɛ hui afɔtɔn vi yɔ eyɔ ko do bepesi yɛ nɛmo ko do o kun de ma ee vlɛ bepesi yɛ nɛ no do dede ti mɔ do ko afɔtɔnu kun do kpɔ bɔ baki ne no ko do ko afɔtɔnu kun yɛ no do amɔ njɛmɛa de ofi do kpɔdo kposi ta ee bɔgbɔn yɔ si asɔwɔ yi na wa den bɔn ekple de bo ka yi xuta nugbɔ nu wa tɔn de mɛ yɔ
ewa supo sin cho wa jije ewe don yi so yi don sin won wa jije don yi so yi don yo mi do na tempo lo na tono meji wuli teme o edo na ba joro mi bo ai khamiton edo na lo te no o fi mon koton le bo lo mi ja tempo bon we yi loro plaisir mi na do u 5 ans la menu ye vivi la menu ye bo ina si tun lo meji pede fo nu mi na pe kanto o kanu bo na wa so lo bera fi vi o mi to vino e mi yo e si takume mi do na tempo lo bo mori on no we mi na ken do tin san li lo nu wa le nko to me bo mi tempo lo bo nflon kanton ka kan mi bo zia mi to do nde nde ji o ne o me ro poke kono no tu me lo no nyon ni ya nu ye ti yon e me fon le ka do me ji kha no ku do a cha no me tru mi to e mi ye ne mi demi ka mo po da pa mo nko to pe le ni temo mi demi ka do titen gbe ton ro aliene dali en fi le ne dine ne mi ka si ku tempo lo blogun o a jije mi no toto la menu me yo ne mi ka si blogun no fi mo nko to le bo ndo me ji a dije oni ma din pe bo nu mi da kan bi ro me ji ne ka di gbon o ene we so bo alokan era jenu fonu fito vino e mi ye alokan mi to ro fi yo 01 21 31 45 32 ene ndopo 01 21 60 41 22 mi ko alokan mon koton bo ndo me ji suri e mi do lo na gonu wa le koton mi na gona bo poni no me yo mi atepon lo wa kwa kwe unu koton tuna kwa ho wego ndo me ji juno edu nuku mi dio e wa chewo yo mi atepon lo ra so kule do kuropo o mi ton tuna ndo me ji mi na ba kan le yo o si ba se ya ho de utun ndo me ji o ho ho o e no do e ko so e o ton sta no bo mi na lo si se ho sia

0: Eyi ni ẹmẹ tí ìtọ́pá tóró mi tọ́kàn tán Yonas Pedro kan mọ̀ nǹkan tán bí ọmọ iná kan sún kọ́ di kanjí. Mẹ́iná záre súnká di dandandan ìní ẹwẹ́ zan. Bọ̀mí pọ́dọ́ gbẹ́ta ẹsẹ̀ jíde ẹ̀sán pa mí náà pọ́ bọ́dọ̀ kẹ́ńdó ndéńdé wo. Bọ́dọ̀ bí ọmọ ìdọ̀mẹ́jì hótẹ́wẹ̀ mi ò náà kẹ́dọ̀ ẹ̀ náà yìnyín tí ń gbé jù bọ̀ dókúrókú mi tán mí náà sọ tóró tè bá dò tó lè jẹ́ kágbọ́n yìí. Bọ́ ẹyin dọ̀ mí kodó wà lọ́mọ nǹkan tán ló náà zan bẹ́yìn alọ̀ dàgbé yọ bọ́mìnà tún lè mìnà sàgbọ́n ìbọn nukọ yìí náà tí ì dàpá mọ̀ nǹkan tó ń fi dandandandan ló lè mìnà wá gbẹ́ bọ́ tómi tán láyọ̀ bóra mẹ́ nùgbó bẹ́ẹ̀ máa sáré dọ́mẹ́jì inú kan bí ọyìn ọkọ̀ ayàtọ̀ kẹrẹ́ wẹ́ẹ́ lùfìyà yìí yọ mèrò náà tún mọ̀ nǹkan tán ewé sàn bọ́ àgbà sáfíà mẹ́tì tọ́pá tó mi tọ́kàn tán o jo náà wúyẹ̀ mí lò náyẹ̀ mìnà yìí mìnà kó bernard sẹ́yìnbó kódó mìnà kó fernand mao pọ́npọ́n yìí mẹ́wé ẹnẹ́lẹ́ wẹ́ẹ́ dáná pọ́ há mi bọ́ mìnà kẹ́nu do nùwà lè nǹkan tán o hótà ìwé mi ò nàkẹ́ do ẹnu sàndìyàn mìnà fúlẹ̀ lóporopo mi tán tóbó ń dọ́bẹ̀ jì í ìdẹ̀rẹ̀ àwọn àzọ ìdẹ̀rẹ̀ tán máyín òzàkọ́ mi tán ìlọ pélewẹ̀ ẹ̀nu àpéléyà máyín fídíẹ̀ mi náà ló tẹ̀mẹ̀ náà tẹ̀mẹ̀ ọ̀kọ̀ tóbó ìdẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀ nùgbó bọ̀ ẹnu wà ìtẹ̀ ouvẹ tẹtẹ mi kọnà lónú yìí tẹ ọjọ àzọ yìí tẹ tọnà yìí wíwá ouvẹ ní ẹmí lọnà tẹpọn ló sẹsìn pé ná tántántàn ẹ wẹ sàn bọ mí ní mẹta kó ti gan tó nú mi sí a.
1: o mi dọgbe n mèrò tó dún mi rẹ.
0: nẹ́ẹ̀mí dẹ́gbọ́n mẹta kó ti.
1: mi ló ganji mẹ mi lẹ sọlọ mi fọ mọ.
0: mi fọ́n ra gbèsè àgbẹ̀tọ́ mi tán mi ká sì tún mẹ́yìn yàn.
1: iná yọ ẹyin lọ ẹ máa pọ fẹ náà àzọfúnni náà yọrọ sjds mẹnu bẹ sùn kọ àzọ mi dẹ tán wẹyìn lọ jẹlẹ mìnà lọ hóhá tóbi lẹ mìnà nánu yẹn tóbi lẹ ló wà lọ wà lọ dàgbẹdẹ yìí náà zèrò tè bọ sùn kọ ẹtọ náà mọnà dà zàn yìí bọ wà lọ dẹ yìí náà zèrò tè bọ gà lọ nù mí bọ àzọ dẹ wà mí lẹ ọ àzọ náà yìí nù kàn bọ tómi tọmẹ náà mẹ ọ wà lọ lẹ yìí mìnà lọ hóhá tóbi lẹ nùgbọn fúlẹ
2: yẹnna yìí lọ yẹn lọ bẹẹ náà sẹyìnbó wọ yẹn sunu wà sọrọ sjds sọ lè mẹta kó fẹ náà kó dọgbọn mìíràn kplọn mẹ kplọn mẹ lọ wà jìnnà mẹsìn kòtè wà lọ yẹn náà zan wà lọ yẹn dàgbé bẹ náà zan yanya yẹn débẹ bẹ náà dé sí mẹlẹ yìí mìíràn kplọn mẹ lẹ.
0: bọ́ mi ìrònú kplọn mẹ lẹ́wọ̀ diyan kọ́ dó kọ́ kìlìbò dàgbà yẹn xɔmẹ́ kọ́kọ́rọ́ kọ́ mi àbò
2: nuwe zan bɔ mi wa agbasa fi gbe wa yin lɔ mina kplɔ nu mɛ ɖo wa lɔ yina zan wɔ tso bɔ mɛ mi tɔlɛ na bona bɛ zun kɔ eyi kaba bɔ abɛ zun kɔ wa lɔ mina lɛ zan eyi gudo wɔ wa lɔ mɔ nkɔtɔn lɛ zan bɔ mi wa fi.
0: mɛra ko fɛrɛ na ko jɔ ko wa.
1: ko jɔ ko nuyi mɔ mɛ ɖo zun kɔ nde wa yin bɔ nu mi ma wuli bo na enu da zan mɛ dide mɛra ko bɛna dɔ gbɔn ede wa lɔ dagbe dagbe de mina sèrò tè bọ sunkọ mi tán lẹ mọnà dá zan mi hàn ẹ bẹ dùn ta yọ wẹyìn lọ yìí lè wẹ tso mẹ mi tán lẹ náà wa bùnà bẹ sunkọ sunkọ ǹdẹ mẹwẹ nínú inú yọrọ sunkọ bẹnu mẹ yovo mẹ inú yọrọ poubelle
0: poubelle
1: voilà esunkọ bẹnu ẹni rẹ ọ edunà dunu su bọ ewé mi náà bíọ tóbi lẹ lọ yìí lè yìí náà tẹ kpọ bọnà bà sunkọ ganu lọ dunu su ọ bọnà sọ pé sunkọ yẹ tán lẹ dì mẹ bọ wẹ tso mẹ mi tán lẹ kàn wa ẹdẹ asan nọkọ wẹtso mẹlẹ mi tọ ẹ na wa sunkọlẹ ìnànú de tó jẹ wọn tó gbóta ẹni azọ náà yọ wa nu mẹ mi tọ lẹ bọ mẹ ìnàmọ tẹ bọ bẹ sunkọ nu mẹ bi ẹni sọsan tẹ ọ ìnànú náà de sunkọ ganu tó jẹ kọhọ ẹni mẹ mi tọ lẹ gbọn fi nà ìnàmọ tẹ bọ yàwó bẹẹ bilen bó kọntinu azọ yìí tán lẹ.
0: bó kọntinu azọ yìí tán lẹ tso na gbẹ kan da azọ yìí tán lẹ nu dọbi di nẹ mẹta ko o nẹnẹ ko yìí mẹta ko fẹ náà dọ
2: yìí
0: nẹ ko jọ
2: nuyi na gɔnna kpo wɛyin lɔ eye mɛlɛ wa bɔ abɛ zunkɔ fɔ eye zunkɔ bɛ nuwɔ do fini yɔ ɛna lɛ bɔ wuli bo na ɛna ba si mɔna wui wɔlɛ bɔ se do dee de gbɔn tso dze zunkɔ bɛ deme dzi yɔ ɛna lɛ tɛkpɔ bɛ na lɛ bɔ dze mɔ dzi.
0: o nkpɔn kɔ di dɔmi tɔmɛ diɲɛ na kan bi yɔmi dɔmi dzi yi mɛ igɔn mi nɔ yi koe tɛntɛn mɛ yi gbiɛ mi nɔ gbɔn lɔnɔ si kubɛ sa xɔmɔ nkɔtɔn lɛ yɔ yi ka mɔnukun dze nuwe dɔmi de do xɔgba lɛ nkɔtɔn sa yi xɔmɛ yi mɔnukun dze wa.
2: Mendele di bo monu kunje u. Mendele kadi yo monu kunje u ganji ya. Ewe zombo mele ya fidi.
0: Mele ya fidi.
2: Do mele bi nido. Nwe do nwe do kpo. Nwe kare nido kpo. E mende do dagbe tombulu we yo. Kondo wa do dagbe mende yo ton u. Bo e asi do fi ekbe yo anso gona. Bo na tuno hui ekbe ya di hoyo. Adura do zun kobe nu. Ewe in taji yo.
0: Taji yo.
2: Adu zun kobe nu. Ya ka do zun kobe nu. Hai me yandi yo. E do azan do kuru pubu na be za horu azan kai me andio.
0: No.
2: Tok a cho azan e ton le. Me ja azan ne legbi anon de sun ko ben tuiton. Mo e wa era no e na no be sun ko tui. I be sun ko tui o alevo. Ba ti mo na hu sun ko benu mo na levo so do tentome.